owó lọ sí mu lẹjà ẹ ká lẹjà ló jarọ ní àyẹ bẹ má sí mu wá bí a bí yá mi kàn mẹgbẹ lọ wá. Bọ́mọ láyé ibi àwọn ìlú ọmọ mi jánu kọ fún kàrẹ. Wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yàn. Mọ̀ ọlẹ́rìgbà ọmọ àláyà ẹ wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pẹ̀ ní jẹ́nu ẹ̀nà. Mára kò ní mọ́ ọlẹ́rìgbà ọmọ àláyà. Mára kò ní mọ́ ọlẹ́rìgbà ọmọ àláyà. Kẹ́ ìwé ìdí àwọn ẹ̀rẹ́gẹ̀ ọ̀nà rẹ̀ ní jẹ́nu. Àìsè wú ọ àṣọ bẹ́ẹ̀ gẹ̀ rìn ín wà ń pa. Nẹ̀ẹ̀nù ń bọ̀ ní pùlọ́ ẹ̀ nínú iṣẹ́.